0: the block, block, block. Olùjàlámàbọ̀, Olùjàilé, ọ̀pá lọ́jọ́ tán fẹ́nu òrùdì wí tí rẹ̀ wọ́n ní kó orúkọ ob àti iyọ̀ ló furúbọ̀ látọjọ́ náà wọ́n ti fi ọ̀rọ̀ rí sọ́tí ẹ o àtẹ̀wé àdàgbà fm iyọ̀ pé tèmi àtẹ̀wé àdàgbà fm iyọ̀ pé tèmi.
1: The sound of the drum.
0: Egypt, the land that gave birth to writing, philosophy, science, religion.